0: tọ́rọ̀ mi tọ́lẹ̀ mi tó pe nu mi bó tó pe nu mi kaka bọ́dọ̀ fm 104.3 àkúrọ̀ ń wẹ̀ kẹ́tẹ̀ tọ́pá tán ṣe gbé lọ́sìn ẹ̀mí dẹ̀ ṣe bá sí àjàwérè wu ewé ẹ̀mí ẹ̀dùn mọ́ jí ẹ̀ mi tó pe nu pòròpó mi tọ́ ẹ̀dùn àkàndéjì lẹ́yìn mi mẹ́rin kú ọgún tó tán lẹ́yìn mi wọ̀n mi hàn mi tó pe nu mi dáko tràlà mẹ́ka kó ló bẹ́ni tó mi fi boko hun fm 104.3 àkúrọ̀ ń wẹ̀ kẹ́tẹ̀ tọ́pá tán ẹ̀ mi lẹ̀ tó pe tán nu mi ó dọ̀ égbé ọ augustin lẹ́wọ́ ẹ̀rọ pẹ̀lú ẹ̀ bọ̀ mi tó pe kúnú augustin lẹ́ bì mẹ́ka jí pé bẹ̀ mẹ́yìn ẹ̀wé lọ sí ìyẹn àlẹ́ ọ mi lẹ́rọ pé pé tọ́nú dòpòdòpó mi tán lẹ́ bì ṣíṣe rẹ̀ mẹ́wé ẹ̀rọ kọ́ ọ̀sá báyìí tọ́nú mi tán nu mi.
1: Ẹ̀ránṣẹ́ nu mi náà mi tó pe nu tóró mi tọ́lẹ̀ kákàdọ̀ dòpòròpó ìtọ́lẹ̀ ìmà fún sánsan tí n bọ́rọ̀ tóró mi yá jí mi tó pe nu mi bí do àkàn éjì ẹ̀mí lè sánsan tí n bọ́ kóró tóró kúrọ̀ níwẹ̀ kẹ́tì tọ́pá tán yìí lọ mi ò lẹ́fọ́ sẹ́bọ́ tẹ kàn bó tó jóná mi tán po.
0: Nùpọ̀ ẹ̀mí sẹ́bọ́ tẹ kọ́ iyọ̀ ń lọ tàrí ìjà yìí wá fi fọ́nà sí ni ọdún mi kọ́ dìyà mi kò dọ̀sọ̀ bọ́dọ̀ ọdún fi mi tán kì í mi ta náà jìnnà tán yín máa ti ń tọ̀ bọ̀mí pé bọ́dọ̀ alákùnjì nù hẹ̀nù hàn bí nọ́tàn sí hẹ̀nù hàn bọ́dọ̀ tọ́tàn sí hẹ̀nù hàn pa
1: àbí
0: tó yẹ mẹ́wẹ́ lẹ́wẹ́ ẹ̀nu wá àwọn ọmọ ayé ẹ̀ẹ́dẹ̀ hàn máa pọ̀ bàálù péré sọ nọ́tàn yín máa ti ń tọ̀ bọ̀mí alákùnjì ni jọ́nù mi tán ẹgbẹ́ tán ẹkọ́dàpá mi tán pẹ́pẹ́pẹ́ ló fi ẹkọ́dàpá mi tán ló fi bọ̀ mí nàdọ̀ jọ̀nù tẹ́ ìgbé mi kájà ìgbé ajì ọ jọ̀nù mi tán tẹ́gbẹ́ tán ẹ̀ẹ́nà níta mi tó vie mado kàdé vie tọ́kùjọ́ tó bọ̀ nà kùjọ́ tó ẹnẹ́lẹ́ yọ vie ẹnẹ́lẹ́ yìdọ́ àchẹ tàntàn ológun ayé àsọmẹ ọ̀hún ọ̀tọ̀ mi tán ọ̀yìn náà mi tán nọ mi tán dada mi tán ẹ dà pàṣẹ fíbọ mi àtọtọ ni.
2: nàdúkọ ló tó ọnu mi.
0: lẹ́mi fún ọmọ mi.
2: mo fọ́n kanjí ro jésù kristu nàzàrẹ́ tán sí nǹkan
0: mi. èkánná chẹnu ẹ èkánná chẹnu ẹ dé sùn bá sọ gbé tó mi o.
2: èkánná chẹnu mi dé sùn.
0: jọ̀nà mẹ́mẹ́mẹ́.
2: jọ̀nà mẹ́mẹ́mẹ́.
0: ẹ mẹ́bi jọ̀nà
2: náà. àánú tata jìnnà tata jìnnà wọ́n ń jẹ ìfífẹ́ mi nínú tán gbónú. tọ́tí ọ̀vì nọ́tí ọ̀vì vie máa dún mi dé àfihàn ò fẹ́ gbẹmí tán lẹ àsókùsì ìwé iná ọ̀nù fímọ̀ nǹkan tán lẹ kàn hó mìíràn fún iye mi dẹ́ kẹ́hìn fún iye à mìíràn fún iye mìíràn tó lómi tọ́lẹ̀ lẹ́ni àkọ́ àlọ́nù mi ènìyàn yàn kọ́ àánú mi ènìyàn bọ́dọ̀ mi wò nínú fífẹ́ mìíràn wà ló pọ̀ n dọ́gbẹ́nu sakari alipo na wọn tàbó tí gan cosmos kapo wọn sebasi ayawere wà gbé inú síyànsì n tó gbénu àgbé inú ẹ̀ wọn bírò fi èrè ọrọ̀ púrọ̀pọ̀ nàdúkọ.
0: ẹ ká chẹnu ẹ tọdọ mi tọrẹ

0: e toro ta chiva ka me
1: ye na gbagun mi oku ti wa lo
0: me gan mi oku so
1: adoso
0: daso ke o ye ni mo
1: e ni mo ari ko do hun
0: kala bi e gan ari ko do hun kala bi ta ore
1: o le kare am
0: e nyo mi se si ayan la
1: o si
0: e ka je mi si
1: gbogbo na mi fo me gan da yi no
0: e si ko
1: eh ko ni mo eske e ko be ni ba
0: oho de ko yen ko ni oyin o
1: o e po sade ni o da we nu sade e ko li kaka no nu bo a o pe na e ko e ko amoya ku jo ta mi o
0: ri ahan sa
1: e gbe de de ba bo me ne ba le sha de ka ve du yo me de gu ve lo de gu ve me vo de be li shi gbe sa sa to ha o de ka du e va li kwa ẹni mọ n dínà ẹgbẹ bọ mi mọ jùlọ mi àmọ ẹ wọn gún bí ìkan kọ ṣé wọn gún bí ìkan kọ yòfó ga mẹmú tu yòfó ga nu tutù ọpọpọ ẹnu lọkọ ńlọbọn tí yẹn wá yẹn dé wá ìyàtọ yẹn fífi dípọ sí yìí nàtó káká tí ọpọpọ òwúlò wà lọ sí yìí nàtó káká agbègbè náà ẹni náà yìí nàtọ jìjì n kí dọdọ mi lọnà ẹ sá sá pọ mi fúnra délé mi gan gbẹmí náà ẹkọlẹ kéke kò dé ká ẹwà wọn gángan ko mo tru chinu no gbisa e ko no ga ke ke fu sa ta me ga we no a ko ya me ga amu ara bo le ga ko ati ana do ting ting ke gbe vo ko a do de vali vo ni ti do yi ka ka lo wa ugane ni si ya ya fo do ni ma pe
0: enyo me ga anri
1: mi mo isa ba
0: enyo mi ale toji akwa gbe wa te o me
1: yo
0: ni isa ba.

0: Venga, mi oculo si ve. Mega kosi ajaro we.
1: Ako.
0: Florida to.
1: Ole nyi de mi o no. Lele do no mani Rachel.
0: Don nyi de.
1: Mi o ko to le radio to pala.
0: Yo.
1: Eh.
0: Eh.
1: Mi o ko ro. E mega da yure. Fi mi po ro nyolo so mo.
0: Ah, de nya we do e. Isi akwa gbe lo nu.
1: Mo si.
0: Eyan ikade mi se.
1: Eh. Eyan lo pe am. Bo ko na iru aglo ta.
0: E mo le o.
1: E mo fun iva. Eh ta si gbade mu ba le. E ka ji e de pa mo de fun.
0: Eyan lo gba nre ni o cho yin ta si o gbo che ma n si eyan ja pe am.
1: Ai ka mi aso ni. Eh. Si yo sigbele mega da yun ni o yin so pe ni mo ife ore ko so yan lonu o ife ore ju me o ayo ju yo a khonu ku no mega ku mega ku lo le ju me o ai khuno wo fi o
0: ele aha
1: e yi wa ton ku vi ke ke po e ju lo o nchi gbe di fun ni lonu o n lo odo ju e jojo e o a me aso ku fu ka me ai le e kan bu me e ti pa le ju ta gbe da alo ale ku tonu kenga tra do sinu lo kenga tra ni ku fu bi onu o ke de o de pe do sinu o le ku fu meke
0: ine
1: ba e chi aya me de ku tonu ba e aya me lo alo ku fu ba e aya me
0: bene ba e aya me lo
1: ah e bo ko bene ba e aya me de
0: eh
1: ele mo mili mili a me yo ri ni no me gan ho ku de asu me lo ju me ya yo fi ni ni ta so da de ya na play no mi gbe do yan nu o enu ojo la mo ku pepe onya ro we do wo no mi va po nu do mi o to na o le po nwi de o
0: aba do so ga me
1: pa lo wa ga do anyi ku fo fi o dede ya do ga pa me e mo me ga ku lo e se lo we wa yi e ta gbe so kin anya alo pa chi wa so du nu lo ya na gra de je we enu lo chi jojo kinyo e to ga vi dede le to me
0: aloma
1: ẹ gbé
0: yin àti òjìnà sáwọn gàbí eyé rẹ tó mẹwàá.
1: ẹ gàbí rẹ tó mẹwàá. ló ń tí bá jọjọ ìyàwó náà ò lè sọ ìka ni ó. anánú bú lè sọmẹ. mi ò lówó ẹnu ẹ wà ní wàmú ń mẹ́má kọ́yọ.
0: kò
1: ń mẹ́má kọ́yọ gò fi ni yẹn rè lẹ́dẹ̀. ẹ jọ là kíláà ó gẹ̀ èyí ò yọ náà ẹ̀. Èyí náà pọ̀ mí dásọ̀ òótọ́ ló òódé ló wà náà ní ó kéké wà sọ́sọ̀ kó ló mi ó tọ̀wé o. Mi ó wà náà ó jí lè mi ó pé agéèrè àjà pàpẹ́ agéèrè gbé níyìn má jí ọ. O wà náà nyú yẹ̀yìn èyí náà tàdú ọ mi à lébù nà ńlọ. Mi ó tún gbé yin mi dewé mi àtọ́nu kókó náà mi ó nà fi ó rè fìdé fìdé ó. Yá wí tọkùlà dé ó nánà wé mi dásọ̀ tàdú ìkọ́nà àhọ̀sú mi ó kó ló efi orí kẹ́
0: Lọ
1: mi le fi de ọ mi ahu ọrun kuna mi o na fi lọ we.
0: Fofo ahu ọrun kuna na fi.
1: Ẹ ẹnu ti yin kọ mẹnu de nkwa mẹnu nkwa mẹ ẹ jiná.
0: Èrè gbọ́ àdúgbò kò àmọ́ oúnjẹ mi la.
1: Ẹ wà á mọ oúnjẹ mi.
0: Èèyàn.
1: Èyí mo ma yọ ká lọ, ẹ á dọ́ àpè náà mi, yà á gbé bí ọmọ ẹ̀ṣẹ́ mi, yà á mọ òré tè pọ̀ kéké, á di àfọlọ́ oṣù gbélé mẹ́ga dàrú inú ẹ̀ ni.
0: Èèyàn.
1: Ilé ìhunkọ́dá yọ ooo ìdánlọ gangan ẹmọ ìdánlọ ń.
0: Ẹmọ ìdánlọ la mẹ́gàgbé kí ẹmọ ìdánlọ la.
1: Ẹ o ṣe bá fọ́ de mẹ́gàgbé kí a sì yan lọ kékeré.
0: Náà jí pọ́ kí a sọ adé la.
1: Aṣọ adé. Ilé fìdí ń dogbe ni.
0: Ẹ kọ́ gbèrò mi. Èèyàn mẹ́gà kọ́sẹ̀ jà lọ́kọ̀ ẹ̀.
1: Àgọ́.
0: Àpè nomi kékeré lo.
1: O èso àpè go.
0: Èèyàn.
1: Mi ò tọ́ ẹyin àpè mi ò kó dọ̀nà àjà jù lọ.
0: Mi àdógbè náà ni o ṣánpọ̀ náà ọ̀nà mi.
1: Ó ń dógbè náà kéèké wá sí kan.
0: Èèyàn.
1: O sì ga ní kọ́ ọ̀yàn mọ̀ wá já kọ́sù tó gbé àdá yóò.
0: Èèyàn.
1: Wá sọ̀rọ̀ kíríkírí.
0: Èèyàn.
1: Ẹ̀ ǹdínú mi ò tí ó lè dọ̀ àlè rajó tọ́pá lọ́rẹ̀
0: rẹ̀. Mi ìkọ́gbè náà mi lo.
1: Ẹ̀ ìpè
0: ìsàbà. Ẹ̀ �